0: government
1: school. Ọkọ̀ bá rice water sọ fẹ́ rú nìyí. Wàdà rọ̀ bẹ́yìí. Ẹtì
0: sábẹ̀rẹ̀ odi fọ́dẹ̀ ní sá.
1: Go outside.
0: Ọba yẹ́ yìí náà ń sẹ́ ní ọmọ asẹ́sán.
1: Mọ́mọ́ ní yìí náà ń wẹ́ mú.
0: Sábẹ̀rẹ̀.